0: mímọ̀ bó dọ̀ inú de mẹsìn àsopé ẹsẹ bó dọ̀ inú de mẹsìn àsopé.
1: Ẹ kẹlẹ nu emọ biwe nu dọ wa nu aka se yọ biwe
0: ale dọ wa ẹni
1: asopé yọ
0: mọ ẹ di. Ekọle ni o esiyen bọ yen fọ yen pa tọ mi tan nu mi tan le. Wọ́n yín náà káyìn dèbò vivi kaka náà ló kò nù. Evivi wò nù bírà ikú máa yí fi.
1: Chọ́bọ̀.
0: Ló
1: Chọ́bọ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n gbọ́n
0: ẹ̀. Enu akuku dẹ̀. Enu kuku dẹ̀.
2: Enu da ihu.
0: Enu kuku dẹ̀.
1: Enu kuku dẹ̀.
0: Dẹ̀ kuku nù abi ọmọ. Gbẹ̀gẹ̀ yẹmi tún fẹ́ gbẹ̀gẹ̀ yẹmi. Enu abi ọmọ. Enu bi ome do nde utu enu bi ome o
1: e ka pon to bo wa
0: no
1: wa yi yoro si de
0: e wa inu kiko
1: ye de
0: won yin na enu zombo on expect e ke an lin do nu kon kwa ana
2: an
0: do nu kun nu won yin na ne won yin na enu zombo we din le o mino ku draw moro mi koro gbele me mi koro gbele me mi koro gbele me wọ́n yín náà nù zọ́bọ̀ mí ló plan decision dé lẹ̀ náà tó iná lọ fi ní ọ̀hán ìyá mi tó tó iná lọ náà mọ̀ pé dé àmà rẹ̀ ká yọ̀ ọ́nù mi sìn wọ́n yín náà nù zọ́bọ̀ ẹnu gbẹ́ tọ́ pó nà po wọ́n yín náà esi kakabọ̀ tó tó epo nà tó epo gan lè yọ ntí wé dòwé yá họ ẹmí àná dọ́ọ̀lẹ́ ló pé tó egbé yọ mọ́tò wọ́n fò gbé ọ ṣòfò ẹ̀ nanú zèrè dà í pè tẹ́tẹ̀rẹ̀ ò họ ẹ̀mí àná dọ́ mẹ̀dí àkànná yín wà náà họ kírínwó dé mẹ́wẹ́ ẹ̀ dì wọ́n yín náà zọ́bọ̀ họ ẹ̀ ní ọ mẹ́sìn dìdọ̀ ẹ̀ náà lẹ́ fífí inú ẹ̀ hú họ ẹ̀mí àdì tọ́tú epo náà tó kó pé yọ wọ́n yín náà ló yí ǹdè lẹ́ wọ́n yín náà ló yí ǹdè lẹ́ wọ́n yín náà ló zè lé dàn sọ́sù wọ́n yín náà ni wọ́n fi tiẹ̀ lẹ̀ ẹ vẹ́ wùmẹ̀ wọ́n yín náà inú ze lè dàn sọ́sù wọ́n yín náà nùwẹ̀ amátùn gbédè rẹ́mi sí wà wọ́n yín náà ní inú dánmẹ́ bẹ́ẹ̀ ní wà wọ́n fi tiẹ̀ lẹ̀ wọ́n yín náà dẹ́nu lọ wọ́n yín náà tọ́nu kú wọn nà kàn bí ọ mi wúlò kọ́ ma tẹ́ mi tán lẹ́mẹ̀ rẹ mi yín wọn mẹ́ lé fún wa.
1: Wọ́n yín de tẹ́rẹ̀ nùtsọ̀ ntọ́.
0: Lamu nùsọ̀ avege.
1: Nùtsọ̀ ntọ́ ẹ bẹ́ẹ̀.
0: Ẹ o mẹ bi sọ wọ́n yín mẹ bẹ́ẹ̀ am.
1: Ẹ o nọtẹ wẹ́ ẹ o mi si dọ̀mọ́ wa wọ́n yín nùtsọ̀ ntọ́.
0: Nùtsọ̀ ntọ́ dọ̀ ni.
1: Eyín wọ́n yín tọkuntọ́ ọkọ dọ̀ mi de ya.
0: Nùtsọ̀ ntọ́.
1: Mẹ́lẹ̀ yín pọ̀.
0: Eyé wọ́n yín kọ́ dọ̀ mi dọ̀ wọ́n yín yín yan ẹ dọ̀dọ̀ mẹ́lọ̀ tí wọ́n lé wẹ́ tí àmọ́ gbẹ́tọ̀ ló pò lè yọ èsì gbẹ́wọ̀n níyà wọ́n yìí gbẹ́tọ̀ bá ràn mẹ́yọnu bọ́nà gan kọ́ ọ́ máa lẹ́yọ́ àràtúrò ẹ̀mí gbẹ́tọ̀ bọ́dọ̀ wọ̀n yìí náà dé bọ́dọ̀ ẹ̀mí mẹ́à tẹ̀kẹ́ tútù kan ní tuwa wẹ́dọ̀ pọ́nù ẹ̀rọ ìmúà yẹn tí ẹ̀ náà yàn bọ́mẹ́lẹ́ ọ́ lọ mẹ́lùú àwọn aláfúndó ta tán mẹ́rẹ̀ wọ́n yìí náà edodo ẹ̀kọ́ pọ́n wa ẹ̀yọ́ lọ kó yín wọn nàdúkọ ọdún ọhún náà ṣe àmì àmọnù èrò ní ibùdó mi ò sọ bọ ẹ o ń mọ lébà ẹdọ tí nìyẹn dé èkú sọnà nù pọ o bọmọdé tẹ o lò hàn tọ mẹ mi sọnà nù pọ ẹ lọ ẹ o yẹn à hàn tọ ẹ nìyẹn ẹ o hàn tọ àbọ fún jẹwé ń gbẹ bọmọdé tẹ o èrò nù àmọ mi dà yọ àfọwọ pọ mi ló dó mẹ má mú yà nù ọdún nù àmì nundu esa ìfowó etongbe ẹrẹ sọ ẹnu domi wa ìfowó etsegbe nundu esa ìfowó etsegbe ẹrẹ sunu adomi ìfowó etsegbe inú mi dò mọ ọ ẹ o họtọ bọyẹn náà dó bọ họtọ yẹn ni ọ nà kán họtọ yẹn ni ọ ẹ náà fẹ ọmọ ẹ nkú jẹfin ni ọ nà lẹkọ àmọ nù èmi nù wà nù mí dé kpọ̀hún lé ẹnu sọmọ ẹnu dọ ẹnu jẹ tèbi ẹtẹ sọ ọnà tèyà ẹtẹnu bló mọnú mẹ náà àdúkò nù bọ nù yín dọjẹ mẹdẹ wẹni lẹti bọ wọn fi ṣe fìdí ń jẹ ayọ ẹdínwẹ wẹni lẹti bọ kẹmí tán aso inu do mi do won yin na ayi mi we di inu henu pangpang inu te do me de ubo ina bro nu bi bon ma go si me owo inu klo no vitile bo nu e ka pon kaka o ye mo ro won yin na ni o de ro sunu eni o poro yan nu o po si tetin o eyin wa yin na pipe ya e blo wa yin na do aparo popwe
1: bo de hu kan de na
0: de hu kan de ni do wa yin na me o we de le do bi be me o me de no dia fo jenu konu me de
1: tantan
0: me de ka dia fo jenu konu me de o ana moro me ni o si wa yin na o esu bo kaka bo do wa yin na no don me wa meji we Dion, nou wa ina ka don me wa gonto e yo. Bo wa so ka yi gbenu me yo. Nou a yi me yo ne. Na du konu.
1: So.
0: Nka la yi wanu me yo. Mna do e lo yi wana do ututu e bo e lo nka yi wana. Mwi che le ho kam yo. Tolo mi tole. Ho e lo. Mi do na do. Mi do na do ho e lo kami. Ana yi wanu me yo. Bo kran re mi yin wa ni bo ko kale ade wa
1: so a ko na ade u so aje a
0: nu eyin wa nu nu o enu le amo ko de we a won yin na o ho kan bi o mi won yin na o enu ado po jijo de ji a
1: ho kan bi ada ho e
0: wa yin wa nu me o
1: amo no hun din ai
0: me o we ka tu ro me okun yin wanu emi kan ti o wa
1: mhm
0: e bro won yin na ra paro po we ayin wanu me o kaka me o e ka pon mi me we le o
1: mhm
0: we din da foji
1: yo fodo e do se proka
0: e do resi poka
1: be de pon nu me de o e do mo do me de o kan ah
2: e mo do ene o eno ya ogbo mi me sun le me do ko ide le nu eno mo bo e na juro wi kanji bo adu afo diwe o me o ka do ku do adi o e do sisi o ya a ka do didi e bo wi je ro ton ye wi je ro ton ye ye ka ro to e ri do ya e yin we o yin ro ye we ka mo ro po fi na fo lu yi
1: ta se se le si bo e o do pere ni e de me ni o mo do bi ti de e chole bo me o do nu lo we a e chole a do a mo do e ma do hun we
2: e ganji
1: do e de do na ton de
2: le do na ton de
1: di o do we a a ka do tan tan
2: mhm ti e ka yin o me ro ponu ku me di o ka tu i do we
1: wo le na no no mo me de ko ro te fi e ko yo e ko ku e mo me ya yan la la
0: I don't know. Qu'on refuse de voir la réalité. Non, bo we ka ro kan ho e bo nu anaya si me on ton ka bia ro kan ho e bo anaya su me on ton service versa e apa we le bi mi no do mi ro aka ro po wa bo aka e ka di ro nu ro me gon ya de nu aka e ka yin wa nu enu bo a e gbe nu we do mi na da we ya ba on do m ye yan mi a e ka do ho de mi a
1: ena yi gbe ni
0: Wende e jemo e veu e son sentia e nu bon nu hoto to e do nu e do e pe sunu ayin bo kon to e do won nu eni o e o ka to e do a ma ro a lo gbe
1: e lo gbe e lo si to e be
0: a we e o a si hu a me
2: kan ton ina kan ton
1: meto je
2: kan ton meto je ina ya soro ku won do ye don mi bo ma jojo bo
1: ni kon ne ojo kon do ye kare ko ton ne ho wa yo de na ton de
0: wa ina de na do na ton de
1: tata
0: wa ina do en do po na du ko na pitan de mi mi don no vide bo no vio no in Clarice. E yon wè nou yon eto wè e nou wazo. Bo me binon kwe. Bo e ka ero sou sou e 28 an. E do nan da asu. Hon. Oh, e waro yi wè yo. E wè kwe nan vi miton de ti bè nou yon Fabrice. E ka kwe Fabrice o. O de e bè yo. E molo nou bi yo. E vivi. Nou bi yo. Eyan diyan o no vi mi tan o sunu won e mo lo di me de o eyin won e de mo no vi mi tan yon nu won e un to je ton ji we ma mo ya e na gbo je ya e wa kenu edo no vi che na wuri alo hawe no vi che na wuri alo hawe edo mo o no vi mi ton yon nou e vivi ni do me de webo e babo na wuli alo e babo na yin yon nou pikpe do suse mwa ka yon nou ni a yin yon nou aduna do a zipo de aduna no asukwe aduna jijon fide bo ye ni yon na do tatu itada ma mwa yon nou fuda yon nou do pikpe ya e vivi ni bo o no vi mi ton sunu won e igbe bo na uri aloxe nu e do mi de lo nonu won e wa yin won anu sunu won de mi dogbon lo won yin na do po eno wa do adu ayi ton wa we mo me won o me o wa ka wa mo we bro ah e mo ronu ma ya o se po me lo ro kan e lo mi dian n so tu fi de na mo de aboya do po de mi mo mi de one eno do a o no vi ti ajuro mi me yin won anu we e karo mo e vivi nu o no fi mi ton yon nu o sun le wa ro iwa yi we e wa je peropo wo ah no vi o wa mo ro ji mere sun nu won de do emi na wuli alo kha emi o e mi de ro yo emi gbon da yo e kun so aro iwo emi we gbon mo o kabi emi yo e o de nu yi gbe nu emi gbon e ka so le aro pe yi nu emi we mo a ete kale ete ajijo we e pon kaka ro e ye din onu emi do yonu won o so amro ma do e so si damro ganjia
1: ah nto we yen
0: nu do je mede nu e do han de vuboro e na mo ide o e so han de vuboro so no jia
1: eh pon wa na le pon wa ti jo
0: fe e ron be po nu azan e be po
1: mo me no yo me aton e de pe
0: lo ko e ka son le vodo e o no vichi ndo fine ha me e o son le do mo a o yon nu o si mele de sun o ko e gon bo na wuli a lo ha vi mi ton e je ho kan bi o yon nu vi o ji o yon nu vi o e wa chi te o e wa ro di do nu o no vi ton a di o ni ero ah oh, dawe tu ene yon, un ka so kompran ton ame, ne hu waka yi yigon we. Un waro mi mo edo, e so do sisi nou e din ame. E hon ton ton do moni yon, e do jime de ni kenkan. Ande le ti yon mi kunon ba ome, nou e ja do ho moni, kon ho, bo do do ho. E do, ma son do ho ni o lenu mi o do eyan nu won ne e do han to yan nu ma son do ho ni o lenu mi o do han to emi to de mi mo ti alo e ja uri ka mi bo e do de yi emi ma ka mo yan emi di ndo
1: de je gbon ni
0: de je gbon ni te gbe nu e do ho ni enu gbe re ma so do nu emi o mi jodo do yen po epo alo uri ho emi do e wa ro yi e kakakaka e wa mo ro ji me de sunu won e kun so aro emi ton do we de bo me
2: Mais vous le PDG et évolution et dans le moyen dessous nous et sommes les et compte son pont d'ici pour doit mignon pour menji fier des gens
1: dans le couteau
2: dans le couteau de nos
1: petits et le couteau de mon noir
0: mon petit elle nous d'autres bon nous eyin wa nu sunu o kakakakakaka wo iro ndo ko do nton lo wa e ka amuro iro nyon de vo dawe lo iro hando vo sunu wa e yue ka sunu zia tu e ka na on blo mo da ye yue ro po vlowe no so na e kunu e no ze trolo mo do wa a cheji we no di e ya e ka so a blo mo de bua nu e yue do na wa e bidin ro mo e me e ka wa o filo un kawai me no presse bo kwi gbe no ma do
2: minuto
3: radio to pa
1: e ho ka tene ro kuro po mi to e do to jile si kwegbe
0: e ro fine kaka o mi mo uve o asun won e ko adasi ton e bo yun ro jo nkoko ma o blu o yun o e wa chite o e wa imo neno yoro e wa imo e tono wa ma suton e ma suton me ono si me oni wa ni bono sen e no so ni don ton so su nu e do na blo e lo nu ejan yo woro promise e no respecte no viti e do ma cambio mi do mwa yin na o e na zombo moyi di temi ton moyi wiro tami ton mi na ba po a do ayin wa nu me o bo me o ka re mi ku yin wa nu we o ba ka ro ji mi re mo a je na yin nu mi dada e na da mi dada nu e ka da we dada o ne we henu we ni o e ja no gbon ne mi ja no ro henu we ni o me est-ce que si y a sous quoi si po ça ma yon wan me de a nan do
1: gbede
0: e ndo je me de do no vi mi ton yonu o e wa lo mi mo e lo jimede wa yin na wa yin de mi donu me

aki gbogbo eyin eyan wa nile loko lodo lona ipe eku titetile ko si wa lati ojule sewara ni oto pasan 4.2 fm to wa ni gbogbanu atuti de bi asende sori akojopo awon iroyin tinu ose ti o n pari lo yi je laipe laijina e ba farabale lati gbo awon ikori iroyin na ti agbede ninu iroyin ti ojo oni e ma gbo nipa awon nkan to sele ninu ose na yen ni wipe a ma so fun wa pe won chide idanwo baka minister ba awon onidanwo baka soro fun idanwo na idanwo baka ni Saint Rita Vedoko Seme Poji ati ni Kufo ba oni baka Vedoko ti logba e ma gbo ba oni baka Vedoko ti logba ani e ma gbo nipa re ero awon obi si baka na ti won se ero okan awon onidanwo na nko e tun ma gbo nipa re won ti wa bere ayewo ise idanwo sepe bayi o ti won ba ti pari e ma gbo esi re ti won ma le kiri ayeye ayajo awon omo Africa ati wipe ayeye ayajo awon agbalagba na nko o waye abewo minister eleto ohun ogbin nko iyen na nbe ninu e igbese eleto ajosepo Benin ati Niger o nte siwaju nje laipe laijina e ma gbo awon iroyin na ni ekunrere lẹkun si aki gbogbo eyin eyan wa nile loko lodo lona wipe eku titetile ko si wa lati ojule ise wa e ba farabalẹ lati gbo iroyin na lẹkun rere lati enu oniroyin yin Fatan Masiat nidi ero Ọlọrun ko iya afin Sebastian Yawede ni o je ke gbo wa bo ti to ati bi o ti ye mo side idanwo baka ni lycée technique ti amitié sino Benin noise ti akasato ni gbẹgbẹlẹ abome kalavi ni won ti side idanwo back ti odun 2026 yi awon alase minister gomina ati awon eleto na gbogbo awon alase ijoba patapata ni won peju pese si bi ayeye na la ni ka ma so fun wa pe labe ami ti amu si la rigue et la serenite minister eleto eko giga ati ti iwadi imo kan sara si oludari eto back fun ise eto idanwo na to lo dede ni iyaafin ti a mo si Sedami Medega Fagla soti agbo leyin eyi ni minister eleto eko giga ati gomina ipinle Atlantic kan sara si eto na ti won se pelu abo to yika pataki eto abo awon onidanwo pẹ̀lú iṣẹ́ ìdánwò náà gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Clément Kouchade àti Raphael Akọ́tẹ́yàn sọ ti àgbọ́ ní àkásátó àti níbi gbogbo ni wọ́n ti bá àwọn onídánwò sọ̀rọ̀ nípa pé kí wọ́n má ṣe jáfara láti kọjá fún ìdánwò alákọ̀ọ́kọ́ láti kọjá lọ sí yunifásítì ní taratara bí ó ti tọ́ àti bí o ti yẹ nítorí pé eléyìí ni ìdánwò àkọ́kọ́ tí wọ́n ṣe tó fi lọ sí iléèwé gíga tamọ̀ sí yunifásítì akíwa pé ẹ̀kú etíleko minister bá àwọn onídánwò back sọ̀rọ̀ fún ìdánwò náà minister eleto back sọ̀rọ̀ lórí akitiyan tí wọ́n ní láti ṣe àti bẹ́ẹ̀ lọ ní gbólóhùn tí minister náà tẹnumọ́ yẹn ni gbólóhùn tí minister tẹnumọ́ nìyẹn láti fi sí àwọn onídánwò náà ní làákàyè lórí iṣẹ́ ìdánwò wọn ìdánwò pàtàkì tí yóò ṣí ilẹ̀kùn yunifásitì sílẹ̀ fún wọn ni èyí jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ni ìyáàfin Sedami Medega Fagla bá wọn sọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tó yẹ fún minister sí sàkání àwọn onídánwò náà minister náà túnbọ̀ tẹnumọ́ akitiyan tí ìjọba ń ṣe sí sàkání àwọn ọ̀dọ́mọbìnrin onídánwò tí wọ́n lọ sí ibi ìdánwò náà wàyí o ìdánwò back ní Saint Rita bí ìdánwò náà ṣe lọ́gbà la fẹ́ fi tó wa létí níbi ààyè ìdánwò Saint Rita púpọ̀ nínú àwọn onídánwò ni àwọn òbí wọn tẹ̀lé wá síbi ààyè ìdánwò náà fún ìdánwò àkọ́kọ́ tí wọn yóò ṣe fi wọ ilé ìwé gíga yunifásítì
púpọ̀ nínú àwọn òbí yìí ni wọ́n padà lọ sí ilé lẹ́yìn tí agogo tí wọ́n lù fún ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìwé àkọ́kọ́ náà lù. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn wọ́n dúró di ìparí tí wọ́n tó padà lọ sí ilé wọn ní ibi ààyè Saint Rita tí a dé nìyẹn. Tá a bá kúrò ńbẹ̀ ńkọ́, a lọ sí Vedokọ́. Ní Vedokọ́, àwọn onídánwò tí wọ́n ju 1,000 lọ ni wọ́n péjọ síbi ìdánwò BAC abala oṣù kẹfà ọdún 2026 ní òwúrọ̀ ọjọ́ Ajé ní Kútọ́nù ní ààyè ìdánwò ti ilé ìwé Ṣèyí Kúhùnú Vedokọ́. Iṣẹ́ ń lọ dédé pẹ̀lú ìfiọkàntán ní ìbẹ̀rẹ̀ ìdánwò náà láàárọ̀ ọjọ́ yẹn. Àmì iṣẹ́ ṣíṣe wọ́n sì ní ìfihàn tó dára. Ìyáàfin èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Denise Gahunto tí ń ṣe alámòjútó ààyè ìdánwò náà bá àwọn oníròyìn wa sọ̀rọ̀ nípa ìdánwò tí wọ́n ṣe náà nínú àwọn ìyàrá ìdánwò àwọn alámòjútó tí a mọ̀ sí àwọn civilian ṣe ìmójútó tí ó péye pẹ̀lú ọwọ̀ àti ìmọ̀ràn tí ó yẹ. Wọ́n yẹ àwọn ìwé ìdánwò wò. Bákan náà ni wọ́n tún yẹ ìwé ìpè ìdánwò náà wò tí a mọ̀ sí verification de convocation nípa ìmọ́tótó tàbí ìlera àti ààbò gbogbo rẹ̀ ní ètò rẹ̀ dángàjíà tó ti wà ní sẹpẹ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀. Ní ìta ilé ìwé náà, àwọn òbí kan kù tí wọn kò tí ì lọ tí wọ́n sì wà níta tó ń kú fún àdúrà fún àwọn ọmọ wípé kí Ọlọ́run ọba Elédùmarè kọ́ kí ó bá dúró ti àwọn ọmọ náà. Ìdánwò BAC ní Kúfó lọ́hùn-ún kọ́. Ìdánwò BAC ó lọ déédé ní jákèjádò àwọn ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Kúfó, fún àpẹẹrẹ, gbogbo nǹkan ló lọ déédé gẹ́gẹ́ bí alága ìpín náà ìyẹn ní Ṣèyí Kìrìkàmẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Papo Zenayo níbi tí ìdánwò náà ti ṣe kíni tó ti wáyé láti gbọ́rọ̀ yìí lẹ́nu rẹ̀. Àwọn onídánwò náà wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ pẹ̀lú ìfi ọkàn tán. Kò sí sí ohun burúkú kan tí ó ṣẹlẹ̀ títí ìdánwò náà fi ṣe kíni tó fi wá sí òpin. Baálẹ̀ Kúfó tí orúkọ rẹ̀ ń jẹ́ Rufino Damenda ó tún ọ̀rọ̀ ìgboyà sọ fún bí ìdánwò náà ṣe kíni bó ṣe lọ́gbà. Gbogbo ìdánwò náà parí ní ọjọ́rú ni wọ́n parí gbogbo iṣẹ́ ìdánwò náà tí a gbọ́ lani ká fi tó ẹ̀yin èèyàn wa létí. Àwa kí àwọn ọmọ náà pé kí Ọlọ́run ọba Elédùmarè kó tì wọ́n lẹ́yìn kí oríire ńkọ kó bá wọn lọ kó tún bá wọn padà wá. Báwo ni BAC Vedokọ́ ti lọ́gbà? Díẹ̀díẹ̀ ni iṣẹ́ ìdánwò BAC ń lọ sópin. Ní ìrọ̀lẹ́ ọjọ́ 17 oṣù kẹfà ọdún ni iṣẹ́ ìdánwò náà parí. Iṣẹ́ ìdánwò alákọ̀ọ́lẹ̀ ni à ń wí yẹn o. Àwọn onídánwò ti fi ọkàn wọn balẹ̀ èyí tí ẹ̀foríjì mi. À ń sọ fún wa pé àwọn onídánwò ti fi ọkàn bọ̀ ọkàn èyí tí olóyìnbó ń pè ní bush dubro. Fífi ara wọn jìn fún ìdánwò náà ní Ṣèyí Kúhùnú Vedokọ́ níbi tí àwọn onídánwò tí a mọ̀ sí Ṣèrí Dè kò ṣe aláìsọ̀rọ̀ nípa pé ìdánwò alákọ̀ọ́lẹ̀ náà ń parí ní ọjọ́ náà ní ìrọ̀lẹ́. Ká gbé gbogbo ìyẹn sẹ́gbẹ́ kan Ọlọ́run ọba Elédùmarè yóò jẹ́ ká gbọ́ èsì rẹ̀. Àmọ́ a máa fi tó wa létí pé kí ni èrò àwọn òbí sí ìdánwò náà tí a mọ̀ sí ìdánwò BAC tí wọ́n ṣe. Ìdánwò BAC kì í ṣe àwọn ọmọ onídánwò nìkan ni ó kàn bí kò ṣe àwọn òbí àwọn onídánwò náà pẹ̀lú tí wọ́n ti àwọn ọmọ wọn lẹ́yìn tó fi kópa. Àwọn náà kópa nínú ètò ìdánwò náà lórí máa lọ máa bọ̀ wọn láì gbàgbé àdúrà àti àtìlẹ́yìn wọn fún àwọn ọmọ wọn fún odindi ọjọ́ mẹ́ta tí wọ́n fi ṣe ìdánwò náà. Òbí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Eric tí kò fi ọmọ rẹ̀ sílẹ̀ ní ilé ìwé Ṣèyí Saint Rita ó ṣe àlàyé díẹ̀ nípa ìdánwò yẹn. Ó ṣe àlàyé fún wa bí ọmọ rẹ̀ ti múra sílẹ̀ fún ìdánwò náà pé òun náà kò ṣe kíni kò ṣaláìmá ti ọmọ náà lẹ́yìn pẹ̀lú àdúrà
tóun ṣe pé kí ọlọ́run ọba lẹ́dùmarè kó bá wà pẹ̀lú ọmọ náà èrò ọkàn àwọn onídánwò ń kọ́ ọmọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ jìnà ní ṣèdè ìfẹ́dúkọ́ nísẹ̀mẹ̀ pójí nísẹ̀mẹ̀ bẹ́ẹ̀ ìdánwò náà lọ déédé àwọn ìbéèrè tí ó jáde nínú ìdánwò náà kò burú rárá gẹ́gẹ́ bí àwọn onídánwò náà ti sọ lórí àwọn ìbéèrè tí ó ṣe kíni tí ó jáde nínú ìwé iṣẹ́ kọ̀ọ̀kan láti ọjọ́ ajé Priska ọ̀kan nínú àwọn onídánwò ó wà ní Seribe ó sọ wípé àwọn ìbéèrè náà gbogbo ni ó ṣe fi ara dà ṣùgbọ́n iṣẹ́ ìdánwò mathematics ìṣirò nìyẹn ó le díẹ̀ lójú tòun nígbà tóun dé díẹ̀ ní sẹ́kàndí ká máa sọ fún wa pé ní Seje Matis tí wọ́n ti ṣe ìdánwò ti Serise wọ́n ṣe àlàyé wípé àwọn iṣẹ́ ìdánwò náà ṣe fi ara dà kí ó tó di pé àwọn parí ẹ̀ àwọn dúpẹ́ fún ọlọ́run ǹjẹ́ tá a bá kúrò ńbẹ̀ a máa sọ fún wa pé wọ́n ti bẹ̀rẹ̀ àyẹ̀wò iṣẹ́ ìdánwò ti Sepe lẹ́yìn tí ìdánwò Sepe ti ọdún 2006 ti wáyé àyẹ̀wò iṣẹ́ ìdánwò tí wọ́n ṣe náà ó lọ lọ́tún lósì tá a bá sọ fún wa kó yé wa a máa sọ fún wa pé lẹ́yìn tí wọ́n ti ṣe iṣẹ́ ìdánwò ti Sepe tán tó ti wáyé àyẹ̀wò iṣẹ́ ìdánwò tí wọ́n ṣe náà tó tún kàn báyìí láti ọjọ́ ajé tí a mọ̀ sí lẹ́ndì ni wọ́n ti ṣí ilẹ̀kùn yìí tí wọ́n sì ti kó àwọn ìwé iṣẹ́ tí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi dá àwọn ìwé iṣẹ́ kọ̀ọ̀kan ti ìdánwò náà mọ̀ ní ìpínlẹ̀ littoral ètò iṣẹ́ náà ń wáyé ní complex college ti jericho àyè kan ṣoṣo tí ètò náà ti ṣe kíni tí ó ti ń wáyé nìyẹn gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ni pé ètò iṣẹ́ náà ń lọ déédé bí ó ti tọ́ àti bí ó ti yẹ irinṣẹ́ kan tabaníká sọ fún wa wọ́n ṣe àyẹ̀wò ìwé kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ó ti lọ gbà irinṣẹ́ kan wà tí wọ́n ń pè ní barem ìyẹn ni èyí tó jẹ́ pé wọ́n fi ń wo àwọn nǹkan tẹ́nì kankan bá gbà nínú ohun tí ó kọ nígbà tán bá ṣe yẹn tán wọ́n wá jìjọ jókòó wọ́n wò ó wípé báwo ló ṣe ṣiṣẹ́ síbí báwo ló ṣe ṣiṣẹ́ lọ́hùn kó tó wá di pé wọ́n wá gbé èsì ìdánwò tó nítọ̀hún ṣe jáde síta láti rí pé aráyé yóò wá gbọ́ ǹjẹ́ ayẹyẹ àyájọ àwọn ọmọ áfíríkà ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún tá a mọ̀ sí ọdún 2006 ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn ọmọ áfíríkà àkọlẹ̀ tí wọ́n mú ìyẹn ni àkọlé tí wọ́n mú fún àyájọ́ ti ọdún yìí ni wọ́n ń pè ní guarantee l'accès universel à l'eau forídì mi gbogbo ẹ̀yin èèyàn wa mo ń sọ fún wa pé àkọlé tí wọ́n mú fún àyájọ́ ti ọdún yìí ni wọ́n pè ní guarantee l'accès universel à l'eau à l'assainissement et à l'hygiène pour tous les enfants d'Afrique kí àwọn ọmọ áfíríkà lápapọ̀ rí omi tí ó mọ́ lò àti àyè tí ó dára gbé àwọn ọmọ kọ̀ọ̀kan ní àṣẹ láti dàgbà nínú ìlera tí ó péye lọ sí ilé ìwé kí ó sì ní àyè ìgbé tí ó dára ǹjẹ́ ní àǹfààní fún omi tó dára láti mu tí ó sì gbọ́dọ̀ rí àyè tí yóò gbé nínú ìdàgbàsókè tó dára pẹ̀lú ìmọ́tótó tó yẹ kí wọ́n ní ibi ìgbé tó mọ́ tó sì dára àṣẹ ohun tí wọ́n ní ẹ̀tọ́ láti ṣe lárugẹ ètò yìí tí wọ́n gbé kalẹ̀ láti ọdún 1916 ní Soweto tí àwọn ọmọ ilé ìwé ń pariwo fún ẹ̀tọ́ wọn tí a mọ̀ sí education yẹn ni lílọ sí ilé ìwé èyí jẹ́ kí wọ́n rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ń kó àwọn ọmọdé jọ fi jagun láìmọ̀ wípé wọ́n ń gbìyànjú láti béèrè fún ètò ẹ̀kọ́ tí ó péye àti bí wọ́n ṣe lè máa kọ́ èdè àbínibí wọn ní ìkẹyìn ńkọ́ a máa sọ fún wa pé ayẹyẹ àyájọ àwọn àgbàlagbà wọ́n ṣe àlàyé níbi pé la maltraitance des personnes âgées ni àkọlé pàtàkì àyájọ́ àwọn àgbàlagbà
to waye ni ojo aje ojo 15 osu kefa odun yi to je ayajo pe a ko gbodo fi ohun kohun je agbalagba niya bo ti wu ki ori gege bi awon eleto ikede ti so ti won si sise ipade le lori pe aseju kan ko gbodo wa ninu oro won won ni aseju kan ko gbodo lo si odo won ki o sumo ibi ti won wa ti a nje abi gbogbo nkan to le je ti won je eni ti won pe ni juste l'avenir boko eleto ati oludari ni ONGE Vaudel action so ti o se kini o so ti o si seto re gba ori ONGE Vaudel action ti o si tun je ki awon eleto ikede ni imo nipa re die ju awon to ku lo imo nipa iwa ti awon agbalagba ma nwu gege bi ONGE Vaudel action ti so to si se kini to si tenumo oni ko dara ko ye ka ma se kini ka ma fi yaje awon agbalagba o si to o dara ipe kon je ki ijoba gbo si oro awon agbalagba yi kin to ma lo nso fun wa ipe abewo minister eleto ohun ogbin minister eleto ohun ogbin ohun osin ati eja pipa fi oro jomi toro oro pelu awon agbe lori bi nkan ti nlo gba ni awon gbegbele orile ede wa ninu irinkerindo to se gba ori won ni ipinle kolina titi borgu to waye bere lati ojo kokan la fidi ojo ketala osu kefa odun 2026 nibi ti o ti ba awon oloko owo ati awon loga loga soro awon bi adona yetan blancon eforidimi adan yetan blancuna ti o sin tech siwaju tan tun pe ni gobaran to je minister olohun ogbin ti so ninu oro re ti o wi minister na ba awon olohun ogbin sise po awon olohun ogbin borgu oro ti won so mu won ronu si bi awon ohun ogbin kanju ti se kini ti nlo gba ni awon ipinle na bi won ti le se gba ti eto na ti le se de ohun ti won reti re ni odun yi odun 2026 si 2027 gege bi eni ti a mo si aden yetan lukuna gambaran minister olohun ogbin ohun osin ati ti eja pipa ti se alaye irinkerindo minister na ni lati mu ayipada wa fun eto won ni orekore o ni lati mu idagbasoke ba won nibi ohun ti won se kin to ma lo igbese eto ajosepo Benin ati Nigeria o n te siwaju o dabi pe igbese eto ajosepo laarin Benin ati Niger n te siwaju nipa sisi ilekun ibode Benin si Niger ni gbolohun kan awon ami ti n waye ti a n gbo nipa igbimo alamojuto eto na ti nbe laarin orile ede mejeji ti n tesiwaju awon ise igbimo alakanse eto na ti to awon orile ede mejeji lowo bayi nje awon olotu ijoba mejeji ti gbo abo ise igbimo na won yo tun se ipade miran titi ipari ose ti a wa ninu eyi leyin ti won ba ti se ipade na ninu eyi ti won yo ti se afayo bi gbogbo nkan yo ti lo gba e ma se je ki a gbagbe pe idi ti won fi fese akanse igbimo na mule niyen leyin abewo ti olotu ijoba Rumi Aduwada yi se lo si Niamey ni ojo keji osu kefa odun 2026 yi nibe ni awon olotu ijoba mejeji ti pinu lati fi ese igbimo alakanse eto na mule eyi ti yo ma se ayewo bi won yo ti se si ilekun ibode na sile fun anfani awon orile ede mejeji laarin ojo 15 abo ise na ni ko mejeji fi jabo fun olotu
ìjọba wọn jẹ gbogbo ẹyin èèyàn wa mi ní ríjù báyìí lọ nínú gbogbo ìròyìn ti ọjọ ti tòní èyí tẹ ti ń gbọ láti ẹnu fatan masi àti nídìí ẹrọ ọlọrun kọ ìyáàfin sebastian iyawede ni ó wà ńbẹ fún àwọn ìkéde tí ó wà ní ọwọ mi ń kọ mò ń bọ wá.

a kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etílé kó sójúléṣẹ́ wa ẹ bá fura balẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ wa ń bí ìkéde tó wà lọ́mì yìí ó jẹ́ ìkéde kan tó ń jẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹ̀ka kan tí wọ́n wà yàn ní kíákíá báyìí àwọn obìnrin àti ọkùnrin tó jẹ́ àwọn tí wọ́n máa ń mójútó àwọn iléeṣẹ́ fúnyàn tí a mọ̀ wọ́n sí àwọn agent de sécurité àwọn aṣọ́de nílùú àbómẹ̀ fídírọ́sẹ̀ gbégamẹ̀ ètò àrùjọ àti ní àdúgbò ṣàkàn gbogbo ẹni tó bá ń wá láti wá ṣeṣẹ́ yìí ń kọ́ wọn ní ó kéré jù ó gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí ti bépèsè lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó ga tó ní táìta mọ̀ sí m/65 wọ́n sì wá ń sọ wípé irú èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní ìwé tá a mọ̀ sí CIP tàbí ìkan tí wọ́n ń pè ní casier judiciaire tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ gbà tó wà lórí ọwọ́ fún gbogbo ìwádìí tẹ bá fẹ́ torí wọ́n ní ẹnu oníkan ní àti gbọ́kàn ẹ tẹ̀ wọ́n láago lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí 0196-6090 tàbí whatsapp wọn 0140-0040 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ẹ bá fẹ́ lẹ́yìn èyí tí a ṣe àlàyé rẹ̀ yìí ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá ní ọ̀la ti ń ṣe ọjọ́ àbámẹ́ta 20 oṣù kẹfà ọdún tá a wà nínú èyí gbogbo ẹ̀yin ọmọbìnrin pátápátá ni wọ́n ń pè yín pé kí ẹ dìde láti wá ṣe kínni kẹ dìde sí ọ̀rọ̀ ohun tí a mọ̀ sí drepanocytosis ìyẹn ni àrùn wóógun ká dìde sí eléyìí bẹ̀rẹ̀ láti aago 7 AM ẹ dìde kí ẹ papọ̀ mọ́ àwọn ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ìwọ́de tá a mọ̀ sí march láti wípé wọ́n ó máa fún àwọn èèyàn ní ọgbọ́n tá a fi mọ̀ ohun tó jẹ́ ní gbogbo àwọn ààyè tó wà ní orílẹ̀-èdè wa benin níbí ẹ̀yin ọmọ ìlú ẹ̀yin tí ẹ jẹ́ ẹgbẹ́ kankan ẹ̀yin tó jẹ́ ọmọwé ni yín ẹ̀yin tẹ́ ẹ mójútó ọ̀rọ̀ ìlera gbogbo ẹ̀yin tí ẹ wà ní ààyè wípé àdúgbò ẹ mójútó ni ẹ̀yin èèyàn tẹ́ ẹ mójútó ọ̀rọ̀ ìjọba ẹ dìde láti wípé ìwọ́de yìí tí wọ́n sọ yìí pé yóò ṣeé ṣe láti fi lè gbógun ti àrùn wóógun tí a mọ̀ sí drepanocytosis ǹjẹ́ bí wọ́n ṣe sọ tán ni ká máa fi tó yín létí nìyí gẹ́gẹ́ bí wọ́n ti ṣètò náà wọ́n ní ìwọ́de tẹ́ ẹ fẹ́ ṣe yìí ń kọ́ wọ́n ẹ máa fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan tí wọ́n ń pè ní drepano yìí ìyẹn ni àrùn wóógun wípé àyẹ̀wò rẹ̀ ń kọ́ ó ń bẹ wọ́n sì tún máa fún ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀jẹ̀ láti fún wọn ní dandosan ẹ ṣe ìyẹn náà níbẹ̀ wọ́n ní nítorí pé drepanocytosis àrùn wóógun tá à ń sọ yìí ń kọ́ gbogbo ẹni tí ó wà ní agbègbè pátá ni eléyìí kàn ó sì jẹ́ nǹkan pàtàkì kan tá a gbọ́dọ̀ dìde láti fi lè han àwọn èèyàn kan mọ̀ yìí pé ó ń bẹ lóòótọ́ kó ní kálukú jáde láti wá ṣe àyẹ̀wò rẹ̀ wọ́n sì tún ṣe kínni wọ́n sì tún fún ẹ̀jẹ̀ ìyẹn ni ibi ààyè ìwọ́de tí wọ́n fẹ́ ṣe yìí ó dára ó sunwọ̀n wọ́n ní ó yá ká mọ̀ ọ́n yí pé nǹkan kan wà tí wọ́n ń pè ní wóógun tí a bá mọ̀ ní ìdílé wa ń kọ́ á fi lè dáàbò bo ìdílé wa ǹjẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónílé lálejò ó kàn yín ẹ dìde láti lọ ṣe eléyìí kò ní jù báyìí lọ lórí ìròyìn àti ìkéde tẹ́ ń gbọ́ láti ẹnu fatan masi àti nídìí ẹ̀rọ ọlọ́nkọ ìyá ààfin sebastian yawedewu ni ó wà ń bẹ̀ láìpẹ́ láì jìnà.